ta wẹ ọ. A gbé mú dọ yà jọ ni túrí yéré yé ń gọ̀gọ́l. Tamu mọ̀ ìpẹ́ mú dọ yà ká wẹ lọ túrí yéré yé ń gọ̀gọ́l. Tamu pẹ́ mú dọ à. Mono kita me oko ni kayina pou mire neni mono e me de koma teka me kun e neni mono no e mire dek mire beda ber kere kun mire pedok be penya penya kun tipo mere mire yida dita me bwane naliro en renko te awora wora nyim ture ye ye atamo pe amonde kawelo ture ye ye ngogol